Lorukọ ọgá àgbà pátápátá tán tó jẹ́ olùdásílẹ̀ West Radio 89.3 FM Evangelist Mrs. Lillian Bademosi. Lorukọ Giwa Ikanni Ayo Emmanuel Ojo. Àti lorukọ amojú ẹ̀rọ fún ti àárọ̀ yìí Stephen Ige. Ní èmi ọmọ yín Sunday Afọlábí tó ẹ gbogbo yín mọ̀ sí Hosanna fínkì yín kàbọ̀ sórí ètò yín ètò wa ṣe ìbẹ̀rẹ̀ ọjọ́.

mọ́mí tó ń gbọ́ mi láàárọ̀ ìdájú tó ń láǹfààní láti gbọ́ ohùn mi. Ẹ ó rí ire Ọlọ́run lónìí. Bí ó rí pé èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. A ní láàárọ̀ yìí gangan ẹ ó rí ire Ọlọ́run.

ọ̀pọ̀ inú wa tẹ̀ tó máa ń yọ ayọ̀ a máa ń yọ sọ lọ́rin lọ́rùn lọ́nà wo ẹlòmíà tó fi fóònù ẹ̀ sí alarm ìgbàgbọ́ ẹ ni pé alarm yẹn ló jí òun ẹbẹ́ni tó bá sùn tó jí sáyé ni ó gbọ́ pé alarm ń dún mọ́mí má jẹun tàn ẹ́ mọ́ yí òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu o.

0: sẹ́nu.
1: Ọlọ́run ayàn ológo láàárọ̀ yìí. Torí pé ó da gbogbo àwọn èèyàn wa tó ń gbé lọ sínú igbó, ó da wọn padà.
0: Torí wòlíì.
1: Ó da wọn padà láàyè wọn.

ẹ̀mí àwọn wòlíì àyíyàn láàárọ̀ yìí iwájú ogun Íjíbítì torí pé ó dojú ti gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí ó dojú ti gbogbo àwọn tí ò fẹ́ àlàáfíà fún orílẹ̀-èdè wa Nàìjíríà.

tọ́gọ́ má jẹ́ mú àbòrè òní yẹ lórílẹ̀‐èdè nàìjíríà yìí oníwọ ọlọ́run ni àbò wa àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú irú ìgbà ìpọ́njú tí bíbélì ń sọ nìyí ọlọ́run rántí má jẹ́ mú rẹ kó dá àlàáfíà padà sí orílẹ̀‐èdè yìí

ìran lọ́wọ́ tí ó dá àlàáfíà padà bí ìtàtẹ̀yìn wá. Àtẹ̀yìnwá tá a rìn tí ò ní sí ẹ̀rù. Tí a ní ìrìn àjò á gbéra ní alẹ́ tó ní ìrìn àjò tó ń fẹ́ rìn òru ló

Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. A gbà ọgbọ́n torí pé ó dìde nínú àánú rẹ̀. Ó sì bẹ orílẹ̀-èdè.

Μπορώ λόνου λαρωή. Ọlọ́run ló ní ìwọ ó sì gbìmọ̀ nǹkan. Yóò sì fìdí múlẹ̀ fún ọ, ìmọ̀lẹ̀ yóò sì mọ̀ sí pa ọ̀nà rẹ. Wọ́n fẹ́ kí ìwọ náà gbìmọ̀ nǹkan láàárọ̀ yìí. Kí ló fẹ́ kọ́lọ́run kó ṣe nínú ìrìn àjò ayé rẹ lọ́sẹ̀ yìí? Kíni àfojúsùn rẹ fún ọjọ́ òní yìí? Kíni àfojúsùn rẹ fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí? Ọlọ́run fúnra rẹ̀ ló sọ fún ọ láàárọ̀ yìí. Ó ní mọ́mì tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Ó ní dádì tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí. Ìwọ ọ̀dọ́ tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí. Ọlọ́run sọ fún ọ láàárọ̀ pé gbìmọ̀ nǹkan. Òun Ọlọ́run ó sì fìdí rẹ̀ múlẹ̀ fún ọ. Ó ní ìmọ́lẹ̀ yóò sì mọ̀ sí pa ọ̀nà rẹ. Kí ni ipa ti ẹnu òka? Kí ni agbára rẹ ò lè ṣe? Ó ti gbìyànjú, ó ti gbìyànjú. Síbẹ̀síbẹ̀ náà. Ohun tó ń gbìyànjú lé lórí yẹn ò tí mú yes.

jẹ́ báwọ náà sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ fún Ọlọ́run láàárọ̀ yìí. Mọ́mì sọ létí Ọlọ́run láàárọ̀ yìí. Dípò ìbànújẹ́ yẹn kọ́lọ́run kó fi ayọ̀ rọ́pò fún ọ. Dípò ìbànújẹ́ Ọlọ́run fi ayọ̀ rọ́pò fún mi láàárọ̀ yìí. Dípò ẹkú Olúwa fi ẹ̀rín rọ́pò fún mi láàárọ̀ yìí. Dípò ẹkú yẹn Ọlọ́run fi ẹnu ọpẹ́ rọ́pò fún mi láàárọ̀ yìí.

0: pàṣẹ fún ọjọ́ rẹ láàárọ̀ yìí. Mo pàṣẹ ìwàláyé Ọlọ́run tí kìí jẹ́ kéèyàn bọ́ sínú ewu. Mo pàṣẹ ìwàláyé Ọlọ́run kó bá mi rìnrìn àjò ni. Ìwàláyé Ọlọ́run kó bá mi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí. Ìwàláyé Ọlọ́run kó bá mi rìnrìn àjò oṣù yìí. Ìwàláyé Ọlọ́run kó bá mi rìnrìn àjò tó kù nínú ìrìn àjò ọdún 2026 yìí. A ní ìwàláyé Ọlọ́run tí kìí jẹ́ kéèyàn bọ́ sínú ewu. Mo pàṣẹ ìwàláyé Ọlọ́run kó bá mi rìnrìn àjò mi. Ìwàláyé Ọlọ́run tí kìí jẹ́ kéèyàn bọ́ sọ́wọ́ ọ̀tá.
1: I've come to seek your face. Let your grace and your mercy.
0: Mommy, won't you pàṣẹ fún ìwàláyé Ọlọ́run láàárọ̀ yìí. Ìwàláyé Ọlọ́run máa ń kó ni yọ nínú ewu ni. Ìwàláyé Ọlọ́run kìí jẹ́ kẹ́ni rí ìdíbàjẹ́. Ìwàláyé Ọlọ́run kìí jẹ́ kókùnkùn ráyè nínú ayé ènìyàn. Ọlọ́run jẹ́ kí ìwàláyé ẹ bá mi rìnrìn àjò mi lónìí. Ìwàláyé Ọlọ́run kìí jẹ́ kéèyàn rí ìjákulẹ̀. Ọlọ́run mo gbé ìwàláyé rẹ wọ̀ láàárọ̀ yìí. Ìwàláyé Ọlọ́run kìí jẹ́ kójú ó tíyàn ní àgbogbo.

ìwàláyé ọlọ́run. Wọ́n mi wọ́n náà pàṣẹ fún ìwàláyé ọlọ́run láàárọ̀ yìí. Pàṣẹ fún ìwàláyé ọlọ́run lórí àwọn ọmọ rẹ tó wà nítòsí. Pàṣẹ fún ìwàláyé ọlọ́run lórí àwọn ọmọ rẹ tó wà lọ́nà jíjìn. Pàṣẹ fún ìwàláyé ọlọ́run lórí àwọn ọmọ rẹ tó wà nílé ìwé.

0: Hello, good morning. Here's the headline news on World Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wells Broadcasting House along Alafia Avenue, Oliole Estate, Ibadan. I am Toby Obuaje. President Bola Tinubu has emerged the winner of the All Progressive Congress APC presidential primary election ahead of the 2027 general election, securing a sweeping victory in the party's nationwide direct primary conducted yesterday. The Nigerian National Petroleum Company, NNPC Limited, has opposed the lawsuit filed by Dangote Petroleum Refinery challenging the issuance of fuel import license to marketers, warning that restricting the imports could expose Nigeria to supply disruption and monopoly control. The Oyo State government has commenced the payment of compensation to property owners affected by the ongoing expansion and asphaltic reconstruction of Ojo Akinyele Road, reaffirming its commitment to infrastructural development and fairness to residents impacted by the project. The Nigerian Army has warned members of the public against fraudulent social media accounts impersonating senior military officers on online platforms, particularly Facebook. The Nigerian Civil Aviation Authority has directed its directorates to suspend services to 11 domestic airlines, placing them on updated no-pay, no-service list over unpaid statutory charges owed to the regulator. That's the headline news. Call or WhatsApp World Radio Newsroom on 091-6893-2000 for any eyewitness account. I am Toby Owaje. Thank you for listening. God bless you.
1: Ile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.
2: Ojúmọ̀ wọ̀nyí ni àwọn kókó ìròyìn ìdájú tá a mú wá fún yín láti ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn yẹn. Ààrẹ Bola Ahmed Tinubu òun ni ó ti jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, eléyìí tí a di ìṣáájú ètò ìdìbò gbogbogbò tọdọ 2027, nígbà tí ó sì jẹ́ ẹni tí ó máa gbé àsè ẹgbẹ́ náà ní ọ̀dọ̀ ìdìbò sí ipò ààrẹ. Ilé-iṣẹ́ epo rọ̀bì ilẹ̀ wa Nigerian NPCL ló ti tako ẹjọ́ kan. Ètò ilé-iṣẹ́ epo ìfọpo Dangote ti pè tako fífi ìwé àṣẹ síta fáwọn alágbàtà, eléyìí tí a pè wọ́n ní àǹfààní láti máa gbé epo wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti bẹ̀rẹ̀ sísan owó gbà mọ́bínú fáwọn onídúkìá, eléyìí tí ọ̀rọ̀ fífẹ́ ojú ọjọ́ ọ̀nà kankan lójú ọ̀nà ọjọ́ sí Akinyẹlé, nígbà tí wọ́n ṣe ń fi ìfìdímúlẹ̀ ìfarajìn sí àwọn ìdàgbàsókè àwọn nǹkan eléyìí tó jẹ́ amáyédẹrùn àti kíkópa àkóyawọ́ láàrin àwọn aráàlú, eléyìí tí àwọn iṣẹ́ àkànṣe náà pa lára. Ilé-iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti lago ìkìlọ̀ sí ti àwọn aráàlú lórí mímọ wo àwọn ìwà tí kò tọ́ nípa ṣíṣe àmúlò àwọn ojú òpó ayélujára èké, eléyìí tí a pè wọ́n ní fi ń díbọn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà láwọn ilé-iṣẹ́ náà, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára àti Facebook. Ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ojú òfurufú NCAA ni a ti pàṣẹ fáwọn ilé-iṣẹ́ gbogbo tí ń bẹ̀ lẹ́ka wọn láti dáwọ́ iṣẹ́ dúró fáwọn ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú ìmọ́kànlá, eléyìí tí a pè wọ́n sì gbé gbèké kan lé wọn lórí ìwé pé kò sówó kò ṣiṣẹ́, gẹ́gẹ́ bí ara àwọn àgbékalẹ̀ owó kọ̀ọ̀kan eléyìí tí a ní ajẹ́ sílẹ̀ fáwọn aláṣẹ ọ̀hún. Nílẹ̀ òkèrè ilẹ̀ Amẹ́ríkà ni àwọn aṣojú ilé-iṣẹ́ wọn ní olúlẹ̀wà Abuja àti nílùú Èkó ni a pé wọ́n gbé ilẹ̀kùn wọn ti pa lónìí látàrí àti ṣe àyájọ́ ọjọ́ ìrántí. Àjọ ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ yìí ni a pé wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún lójú òpó ayélujára X lánàá òde yìí. Àwọn kókó ìròyìn ìdájọ́ ọ̀hún kò ní ju báyìí lọ fún ti àárọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ aláago mẹ́jọ àárọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀. Adédàmọ́lá olóyèdè lómòrè náà wá sí ti gbọ̀nyẹ̀ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín.

0: Ẹ̀kú ojúmọ́ o ọmọ Nàìjíríà, ojúmọ́ aláyọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àlàáfíà, òun náà ló tún mọ́ wa láàárọ̀ tòní. Kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wípé a kú dédé àsìkò yìí. A sì kú pọ̀pọ̀ ṣinṣin ṣinṣin pọ̀pọ̀. Àti àbúyá ó ń pọ̀pọ̀ ṣinṣin gan àbí ó ń ṣinṣin pọ̀pọ̀ for now. But anyway to ìṣá, àṣà àdẹ̀kú ìpalẹ̀mọ́. Bóyá ló ní Mọ́ńbé ni, bóyá ló ní Fẹ̀rẹ̀mọ́jọ́gẹ̀ ni, bóyá ló ní gbagba dúdú ni, gbogbo dèdè náà àti dèdè náà ẹ̀ náà ọwọ́ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ wà. Lágbára lọ́wọ́ Elédùmarè, ọdún ayọ̀ láàjọṣe. Àti àwa tá a pa ẹran àti àwa tí a lọ jẹ ẹran, Elédùà yóò dáàbò rẹ̀ bò wá. Ìkọ́ ìkọ́bálá, àríwó ni ìkọ́ ìsú ìkọ́ kílẹ̀ tí wọ́n ń pè yàn náà. A lọ re, a bọ̀ re lóòrọ̀ tòní. Mo kí wa lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tàwà yìí, Sam Adelere, òní ọlọ́wọ́ bọ́tìnì fún ti òwúrọ̀ tòní. Adé Dàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè yín náà tún rèé o. Èmi ni ọmọ bàbá Olómiyè. Mo kí yín pé ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀. Ọ̀dẹ ò dùn bí ara ò le bí o. Ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ tòní. A kú wẹ́dà yìí, a kú bó ṣe rí. Àwọn ẹni òjò pa lánàá, àwọn náà lè délé ròyìn. Wọ́n ní kinní kan tí òjò pa lóru ni ó ṣàlàyé ibi tó ṣe kí ni o. Ibi tó là máa ń tójò pa lọ́sàn-án kọ́. Òun náà ó sọ pé báyìí mo ṣe rìn tí òjò fi ka mi mọ́ wé. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ náà tún ni o. Àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ojoojúmọ́ ọjọ́ ajé sí ọjọ́ ẹtì Friday. Ọjọ́ ajé tuntun wa kẹ́yìn rèé tó jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nu oṣù karùn-ún ọdún 2026. Lágbára lọ́wọ́ Elédùmarè, ọ̀sẹ̀ yìí yóò sàn wá sówó, yóò sàn wá sọmọ, yóò sàn wá sí àlàáfíà. Tó fi máa Èkó ti ṣe ìbálẹ̀ tọrọ. Lágbára lọ́wọ́ Elédùmarè. Tíyìn ni pé kẹ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ láǹfààní àti gbádùn ara wa bí ọlọ́ba. Àwọn ìwé ìròyìn ń bẹ wájú mi láàárọ̀ tòní, bó tilẹ̀ jẹ́ wípé ìdúpẹ́ ló gba gbogbo ẹ̀kan. Wọ́n pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ni. Wọ́n ní ó dàbí ọlọ́ṣà eléyìí tó ṣe kí ni o, tó páàkì èèyàn ní lọ́gẹ́jì sí lọ. Bó sì ṣe wù kó páàkì ẹ̀ náà tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gẹ́ta sí bi. Ẹjẹ́ wo látinú ìwé ìròyìn Punch, APC primaries ló wà ń bí tí wọ́n sọ di ìròyìn láàárọ̀ tòní. Wọ́n pe ààrẹ Tinubu, òní ẹ pé wọ́n ní ìbò abẹ́nú tí wọ́n ṣe nu ẹgbẹ́ òṣèlú APC 10.9 million votes. Òní ààrẹ Tinubu ni wọ́n rí gbà ni wọ́n fi clinch presidential ticket ọ̀hún. Ìsókè ojú ewé keje sẹ́yìn náà mọ̀ pé ọ̀sẹ̀ tó kọjá primaries la fi ṣe nu ẹgbẹ́ òṣèlú APC. Bó o wá ni? Ṣé bá ti pé kórí náà nu? Ṣé bá ṣe jọ sọ ọ náà nu? Ọjọ́ ìwé kejì ẹlẹ́wòrò yìí ń bẹ̀. 2027 race ADC lónìí làwọn náà ó ṣe kíni o. Ni wọ́n ó mú ẹni tí ó challenge ààrẹ Tinubu. Wọ́n pé lónìí ni kò ní dọ̀la. Ara ní Fọ́ṣọ́ lónìí ni kò ní dọ̀la. Ara ní Nàìjíríà ẹni ẹni tó máa lọ. Bọ̀dá sísá kò máa lọ. Láhùn tí etí kò máa lọ. Bọ̀dá sísá kò máa lọ. Lẹ́ni gan ni Àtíkù Amechi Ayato Adéni, àwọn tí wọ́n fight fún tíkẹ́ẹ̀tì ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú APC, ADC rádà, àwọn ọjọ́ra wọn náà, tó bá jọ náà la fi ń wéhun. ADC APC ọ̀nàbìkan náà fẹ́ gbà àárín gbùngbùn central wọn ló ṣe bí ẹni yàtọ̀. Ìdúpẹ́ wa tẹ̀lé gbà tí ààrẹ pé ẹ ṣe èmi ló láyọ̀ tẹ́ ń bá mi dúpẹ́. Ẹ ṣe pàǹlùlù ṣe mi ló láyọ̀ tẹ́ ń bá mi dúpẹ́. Ó ní ààrẹ fi wọ́n ṣe sí wa pé I'm building world class, I'm building gbá, I'm building àwo, I'm building kòkò bàbá sásùn. We are building a lot. A lot. You get it? If you don't get it, don't forget about it. Go back to it. Lọ́yẹ̀ ìtẹ̀lé, àwọn tí a fẹ́ gbọ́ ẹjọ́ wọ́n jọ́ kìíní àná lórí pé ìdìtẹ̀gbàjọba tí a gbèrò rẹ̀. Wọ́n ní àwọn ìyàwó àwọn tọ́rọ̀ kàn. Wọ́n pé ẹ má gbé wọn lọlé ẹjọ́ láì lẹ́rìí. Ẹ mú ẹ̀rí tó tó jáde, ẹ má kàn fi ìyà tí ó ṣe. Ẹ má fi jẹ àwọn tiwa. Ẹ má fi jẹ àwọn ọkọ wa. Ẹ má fojú wọn ráre, wọ́n lọ́mọ ń lè wọ́n níyàwó lè wọ́n lẹ́bí wọn lára. Kódà wọ́n ní ojúlùmọ̀ nínú ilé ẹ ṣàánú wa. Ìròyìn ẹ ló jáde o tí a pé wọ́n ń ké gbàjarè pé ẹ dákun ẹ gbà wá o ẹ fá wọn kọ wá sílẹ̀. Wọ́n ò ṣe mọ́ o lórin tán ń kọ. Àbíbò wa ni. Ní ìtẹ̀sọ́wọ́ wájú àjọ Sarap wọ́n pírẹ́sì ìjọba àpapọ̀ lórí pírójẹ́ẹ̀tì CCTV. Àwọn wo lẹ gbéṣẹ́ fún èló ni owó ọ̀hún $416 million just chicken change. O ni owó yẹn. Ní Kwara again, wọ́n ní àwọn agbébọn tún sọṣẹ́ o, wọ́n tún ṣe bọ́n ti ń ṣe. Àmọ́ orin tí màá kọ́ ń bẹ̀ ni pé báyìí kọ́ ni yóò máa rí lọ. Báyìí kọ́ a ni yóò máa rí lọ. Gbogbo ìṣòro tí a kò bí wa mọ́. Gbogbo ìṣòro tí a kò dá mọ́ wa Jésù. Lorúkọ Jésù làwa ń fọwọ́ sọyà wípé ní Nàìjíríà. Báyìí kọ́ ni yóò máa rí lọ. Àwọn ẹni ẹlẹ́ni again. Àwọn olùjọ́sìn. Wọ́n ní pa mẹ́ta nù wọn. Wọ́n jí 15 gbé. Ṣẹ́ṣẹ̀ ni kéèyàn lọ rí ìṣèjọsìn ni. Is it a crime? Is it a crime? All right. Wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà ti ń sún gbàjá rẹ̀. Àti ń sún ṣòkòtò wa. À ń wọ bẹ́lìtì wa lóòrèkóòrè. Láti ṣe kí ni o? Láti gbáradì fún ẹ̀bólà pé níbi ìkọ́. Ẹ dákun ẹ mẹ́sàájì ó wọlé ni kókó NCDC. Kọ́ má wọlé ohun gangan ni àdúrà tí àwà ń gbà. Àwọn ò fẹ́ kọ́ ti ẹ̀ wọlé rárá ni. Sọ ẹ lọ rí dínà mọ́ bóyá pé àwọn kọ́stọ́ọ̀mù ni o, bóyá pé àwọn VIO ni o, àbí road safety lẹ pè tí wọ́n lọ safe ojú ọ̀nà. Ẹsẹ́ àmọ́ bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yin lẹ mọ ọ̀nà tẹ́ gbé gbà. A fẹ́ anything tọ́jọ́ mọ́ anything èyí tá ń bá ká igan àti ìrìnyanjú tán. Kí ẹ̀bólà kan tún wá lọ rè ìjànmọ́ insecurity máa lọ́wọ́. Ń bò la fẹ́ bàjá. Ẹ dákun torí ọlọ́run. Ẹ bá wa NCDC. Gbogbo àwọn tó bá yẹ kẹ́ ẹ kó sọ́nà ẹ kó wọn ọ̀nà. Àwọn tó bá yẹ kẹ́ ẹ dira mọ́ kẹjọ you get it. Ẹ jọ abẹ̀bẹ̀ ní àṣakọ. Èèyàn méjì rèé ní àgọ́ àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn wípé wọ́n fi tìpá tì ràn. Wọ́n fi tìpá tì kúùkù, wọ́n fi jàgùdà àbàìpálí, wọ́n fi ṣe sùtá lára ọmọ akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì kan ní ìpínlẹ̀ Imo. Wọ́n sì tún gbẹ̀mí rẹ̀. Má ṣe o. Báwo la ṣe ń ṣe báyìí náà lẹ́ẹ̀kọ̀ọ́ kan? Àbírò àwọn wo tún lélẹ́yìí, àwọn jàgùdà àbàìpálí àbí kí ni ká ti pè wọ́n? Kí ni ká ti ṣe sí? Ọwọ́ tẹ̀ wọ́n wọn náà ń bẹ láàrin àkàtà àwọn agbófinró ní ìpínlẹ̀ Imo. Ẹ dì wọ́n mú síkún ẹ̀yìn ọlọ́pàá ẹgbọ́ èyí tẹ́ ẹ dì mú ni ní Imo. Ẹ dì mú ṣinṣin títí èmi yóò fi dé. Nǹkan kò gbọ́dọ̀ gbà lọ́wọ́ yín. 63-year-old China ọmọ China kan ní ààrẹ sì fún pé wọ́n ní á bá kinní lọ́wọ́ rẹ̀ Canadian Hall. Pápákọ̀ òfurufú Èkó ni ẹ ti lọ́wọ́ ti tẹ̀. Ìwọ lórí láyà. O ń gbé kiní wá sí inú country wa. Who does that? Who goes you? Ṣàlàyé fún mi. Ìyẹ́ dúró bẹ̀, àwògede ń gbé. Nigerian Tribune inú pọ́ǹtì mo wà látàárọ̀. Ààrẹ Tinubu sọ̀rọ̀ pé a gbé Nàìjíríà sórí ìgbéléwọ̀n wípé kò ní ṣe dá padà síbi tí àwọn kan fi sí tẹ́lẹ̀ mọ́. On irreversible path. debi wi pe ngba ta ba fi setan eyan mo Nigeria gan ma ri gudugudu meje aya mefa ti a du se gudugudu meje aya mefa gudugudu meje ko je bo se janu wero in Nigeria tribu so kila won na fi se oni o si ni adupe lowo yin e se o e se goni e ku itoju wa amuri are tinubu awon yan dupe bi ati an gba certificate pada pe awon ni won tu kaju osun ti won o tu lo re se ni egbe osulu APC awon ni o di asia ti won gbe asia mu ti o je pe oko ire ajo dun merin mi won pe na him godua vanguard na tantita na o sai so pe eni ti o fila yi fi ti ori re oni are tinubu awon na koro wa si bi soke 31 APC governors won ni endorse are tinubu pelu 10.99 million votes you don't mean it se awon kan so pe ni ipinle oyo nbi APC go ni omo egbe toto iye kan awon ti won si mu fa gba ticket han ticket egbe de won it's okay any ki ma shalaye everything mo nbo NCDC soro wipe Nigeria at high risk of Ebola kilode ejo mo ti beyin mi o le seju bayi lo mi o fe gbo anything to jo mo Ebola ejo NCDC e ma tu ja kan yin o mo da yin o tu ni kaluko joko le kaluko joko si shop kaluko ma se kini kan e ti se lale ejo Saturday pe mo po nle ba go mesan ba ti lu ibi e ba wa ni ke lu gbo mo ibe ni esun mo ju awon kan o bo lara re dola olohun awon kan o se kini o won sa ki jo ki jo ni olohun lo mo telu e telu mi to fori kan kolon dakun sa no won ni eru bojo re leko eko akete ilu ogbon aromi sale gbelegbe ati awon agbegbe mi bi awon terrorist bi an ti se infiltrate ti southwest says who daily post lo kan to so di iroyin won awon re eko gan tin gba iya ona tin jijin bo ku ti eni de beun a re yin won lagbara lo we ledumare lola awon to nile lola awon iya mi o ti yo baun a re yin won a re yin won a re yin won la se ledumare won pe oro won yo pada di awa mo Nigeria loju awon eni bi oro wo pada di agbado to wa nu ogo ni awo moju won mo fi ase eyan ba wori e fokan bale eyan re ko eyan do be je ran senu dede sibi laaro yi ko to ri pe a se so loju re laaro to ni e je ki n kika bo sinu kulu pelu mi mo ti se mo ni mo ti fun oloye njo ku abi okay o ye won ni mo fun won yen na e mo bo ati okay won da ti fun won sorry e ma binu jare e ja si pe won ni alagba olusoya oludayo won ti wa ni okulu pelu mi laaro to ni ajo pabi yabidun awon oro won yi leyoko kejeji ti o si jo pe a mo yo kan fi kan se ni eku ojumo e ka ro sa
1: eku dede asiko yi
0: eshon pupo
1: eku ise won ki gbogbo ara ile ni gbogbo bi ti afefe eto ati ikoni to ba fe de pe ajire bi lagbara ase lowo Eledua ose yi a tu temi teyin lara
0: ase
1: oju osi ni tiwa
0: ami ase to ma
1: e seun
0: to oro na nu eja ti bi bere igbaju gbaja iroyin ti nbe nbi na ni ti awon iwe iroyin gbogbo fi sanko oni presidential primaries ti APC se ADC na si lawon o pick loni
1: beni
0: ADC na lawon o pick loni
1: awon na se
0: are tinubu won ni 10.9 million votes ni ari ti a fe clean she presidential ticket ninu egbe osulu APC iyen ni pe awon omo egbe osulu APC Nigeria wo 10.9 million
1: ah be se ri yen na lawa na se ri so oro egbe won niyan ko fi taratara kan ko fi taratara kan awa ara oro egbe won niyan eyi to se koko ni pe awa ara ilu eni ohun ki egbe kegbe yohun ki won fa kale awa gege bi ara ilu la ma fi ibo wa salaye
0: pe le la fe
1: o tohun la fe e je ke le ma ba se lo eni ti se ba te wa lorun dodo ni pe awara lo la ma fi ibo wa jo gbogbo re sotun to si so si ta se ma wo pe ile gogan un le ni ti a fe ba lo lero yi egbe won niyan eni on ba ri ki won yonda ticket fun
0: eni on ri kan yonda ticket fun
1: ara lu mo bi ta won lo
0: Iro mo bi tin lo ko ma seju sero
1: ara lu ti mo bi ti won lo ki ki gbogbo egbe oselu toku ki won to yan eni won fe yan ngba ba si yan ton ara lu won ti mo to ba je lagbaja ni ibi ta to sire eyin eni ta to sire so wi pe won fun are Bola Ahmed Tinubu ni
0: ticket
1: ni lati tu
0: DJ
1: dupo nigba keje nkan ta le se na ni pe ka ki are pe
0: oko rire
1: na ka ki won oko rire nkan ta le se na ni
0: ADC na lawon setan awon egbe ta sa wo na re awo APC awo ADC awon kan ni NDC
1: Labour nbe nbe
0: Labour wa nbe
1: nbe be ni NDP abi wo ni eyi ti NDC
0: NDC ti kwakwaso ati obi gbera lo ojo kini ana
1: awon na nbe nbe
0: ADC bayi won ni loni la awon na o bere process bi won se select presidential candidate
1: oni na la won na ma yan adije dupo
0: are
1: ni abe egbe na ase egbe oselu ti won na
0: won ni bayi awon three aspirants lo wa ni egbe oselu ADC former vice president Atiku Abubakar ex minister of transportation Rotimi Amaechi ati banker kan tele ri Muhammad Ayatuddin awon meteta yi oni a fe gbe ni a fe fi gagbaga laarin ara won ninu egbe ona ni isin bayi awon na o tun meni kan jade awon kan se so pe ko ye ki Atiku o jade
1: seri gege bi eto ti Atiku ni
0: eto
1: lati DJ dupo are gege bi omo orilede Nigeria gege bi ofin ti se faye gba amon nkan ta nso ni wi pe on ni bi gereje
0: oni
1: agbagba o ye ka ba won nibe wi pe e je kin satileyin fun eyin na wo ye gba looto baba ntele biya baba ntele owe yoba to ni teshin ba dani
0: atugun e mo ye se
1: ti amon won mo wi pe lati gba ti o ti n da won yen o ye kan wi pe o da ibi nkan to le mu iyi wa fun awon gege bi kan so ra won di baba fun egbe oselu yen nko da kan wa farabale pe
0: lagbaja yi ibi agbalagba ba joko si
1: nti o ba ri lori joko bo mo kekere ba gori
0: ọpẹ kò lè rí tó yẹ kán wá máa pe àwọn ọmọ yẹn sáàkíyèsí wa
1: lágbájá yìí bá ti torí ẹ
0: báyìí náà lérò pé kò yẹ kí wọn
1: kò yẹ pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí èrò tèmi ẹgbẹ́ òṣèlú tí ó bá fẹ́ àwọn kankan wà tó yẹ pé ó máa ń ṣẹlẹ̀ ní àárín àwọn ẹgbẹ́ òṣèlú yìí tó máa ń jẹ́ nǹkan ìyàlẹ́nu Atiku fúnra rẹ̀ ó yẹ kó mọ̀ wípé gbogbo nkan ki nkan ta won ba fe o ye ko satileyin fun eni to ba wa lati kilo tin pe ni south ni ko ye ko because ko ko le emi o mi o ni so pe boya keyan kan wo pe ki agbara ko je pe apo oke oya lo ma tu pada si bayi se oro ti mo so ti yin tori pe odun mejo kini yi o le to so bi igba to ye pe awon gan pelu eni ti lodo temi ma ma ri bi eni ko boya awon gan pelu eni ti won fe ki ilana democracy ko ri bo se ye ko se ri tori pe apo oke oya odun mejo won ti se o wa ye ka won wa satileyin fun eni to wa lati
0: ti apa isalem bi gusu bi
1: pe o da eni e ja satileyin fun
0: won sare to edibo ta se lati bi 1999 ti won mo gbe ba from fe do
1: ko ti si lati gba ti won ti lati 1999 ta won ati baba obije ti won ti se joba titi wo 2007
0: leyin igba yen
1: 2011 na tin jade lo ti ko si eyin e wo lati gba na
0: o wa dabi eni pe keyan ma tele oro bibele o pe o ti wa lati te ko si
1: be
0: e ja ko mo awon kan kan minu pe o je nti gege bi won se ro ta se n gbo pe oro awo omo ilu awon oro bo ka ile si are lara abi are Bola Ahmed Tinubu gangan fun awon kini di won so de bi pe even iyawo are nkan sele ni apa gusu lodo yin bi ni southwest bi iyawo are o ti e se bi igba pe won gbo debi ti won ti e soro abi kan ti e sabewo abi kan ti e se kankan pe are gan fun awon be leko ati iyawo are omo ti e le wa sabewo si ipinle oyo pe nkan bayi nkan bayi yes ale so pe kese gbo bi ni le lo sugbon never the less kama ti e wa gbo oro kan latenu iyawo are nigba ta awon iyawo an soro yi won wa se afiwe nigba aye mama Goodluck Jonathan won wa pe won wa mu won wa fi video igba na won gbe segbe re pe se ri o ti mama so wi pe principal you are the only you na only you are can come I say you should come I should help you now e na ti
1: foran ba na be ni awon eyan si tun fon sori ayelujara
0: lenu jometa pe bi abi amama ni mama o ye ki won abi kile ti
1: e mo oro orilede Nigeria o ma nje nkan to je pe e wo gba ti iya yen ti nigba ti sele isele to sele nigba yen se ki se lapo oke oya na ni
0: lapo oke oya ni side igba yen la won oni bo no nkan yen
1: but lo sele e wa wo bi iya yen se bo se tara se bi abiamo nigba na
0: o mo omo mo ke
1: lo bo loju abiamo opolopo awada la omo lilede Nigeria n fi se yeye lo omo lilede Nigeria la n fi won se pe seun to kan loro re baba e kon se nkan se le nkan ta nilo lo wa si ku ire agbagbe nigba yen pe iya yen o le se ju be lo tori pe kini agbara o si lowe oko la dibo fun ni
0: gege bi are
1: oko lo wa ni ori oye nigba na gege bi are ohun ti ya le se ni won ba ti e ohun lo se ni isin ati wa ati gbe gbawo ati gbomi wa ati wo ati mo
0: ati mele ti
1: ele to se ju nu mejeji ati gbe soto ati wa ri pe emi o so pe seri iru are aya are wa iyen mama Olurenmi Tinubu awon se se kan busy
0: o se kowo won di
1: boya o
0: ara ina ni primary
1: a le so pe se ti ri to o ni nkan ton wa se a ko le ma so pe gbogbo e na wi pe amo emi ko lero pe gege bi abiamo tori pe awon mo ti awon eyan won ta won mo won be ninu igbo titi di ru akoko yi iru ipo wo ni awon molebi won wa o ye ki awon wa ri yen ro yen gege bi
0: abiamo
1: ti baba ba ti e busy gege bi iya o ye ki ya le dide itara pa emi na abiamo iya ma ni mi se kini wa rorun pe omo kekere
0: awon mo si tuwa nbe disin
1: won si tuwa nbe titi disin
0: lati Friday to lo Olorun
1: se ti ri e mo se ri o ko je pe ta ba so awon nkan mi o ma ndun mi pelu oju ti opolopo mo Nigeria fi ma wo ati boya opolopo mi o de gba mi o gba ladura ki iru nkan ta awon mo yen la koja ki kokan ninu wa abi omo wa ki won la ru e koja tori ki n se nkan ti ki n se nkan to da ki yan ko wo awon mo lomo won ti ma lo bi boya bi ojo bi mejila ninu bi ton wa yen sin ti ko de ti se ni kankan to ti to ti mo gba ti won fe
0: ton ma won le
1: tu won le ni bi ton wa
0: won se so pa won lo an gbofiro won sise daada
1: se mo pe te ba gbagbe mo si so ni ose to ko se ri emi o mo kini wa mo te ba ri so ta won agbofiro atawon eka ile to abo to ku ti ijoba buwolu ti won se dide soro yi e ma mo wi pe won sise won sise ni sebi ni okay ni odo yin ni bibi na ni honorable kan ni won ti lon wa lose to koja ti won salaye wi pe kini a ko oju ta wa fi nwo awa nwo lati ta ama won mo bo se nsele
0: ninu
1: ori dada so won je ka mo pe ti ki se ko ya ati boya ati wole abi kon fo wa agbara fi ba awon agbesumo mi ki se pe boya ati kolu won ko lo se kini amo bi ko se pe ti won ba se be emi awon mo ise pataki si ijoba ju anything lo
0: o lo je ko fa le
1: o ni ko ya ni bi ni ko ya won seri awon agbofinro Nigeria ti won ba fe sise mi ori oniton to le won a se to je pe yin go ma wo pe ah e ti ma bi pe se Nigeria yin na tori na e je ki a tun bo ma adura la fi ma ran awon lowo tori pe won gbianju igbo tan so ro npa yin na ki ma te ba wo gbo kekeke gan eyan gan mo pe kin se bi to rorun oto ni ewe a ma ma koyan lese oto lorisirisi igi nkan kan ma ma so ke won eyan wa wa ninu gbo lati
0: over 10 days
1: awon na won gbianju awon gbofin lo nsise o ko je pe e mo
0: kilo wa ajo gbo pe won pe awon gbesumo mi pe won fe won ni gomina kan la won ba loro
1: niyan ni iroyin so be ni se ki se ojo Friday ni
0: kini a fe kini a da
1: iyan gan
0: gomina
1: seri ti ki ba se pe kini o ti wo wa lati le ti ki ba se be won la won o se ton ati ba enike ni soro
0: aya fi
1: bo ja gomina bi agbenu so fun
0: gomina
1: fun
0: ijoba ipinle oyo
1: la won fe ba ni gbolohun
0: abo fe hold governor at ransom ni
1: atele ki e mo kile ro bi awon gbianjo ati se na ti ki ba amo seri kini ki ise po ise ohun o wa lowo ijoba apapo ju ijoba apapo awon ni won ni ise to po
0: won ni responsibilities awon ni security
1: won ni ise to po lati se tori pe te ba wo bi won se salaye igbo ti won ko awon to ko awon mo iwo e ri wi pe honorable yen salaye lose to koja wi pe igbo yi bi ipinle bi meta
0: lo sopo mo
1: ti ki ba ti ko ba fe pe merin gan ipe amo ijoba ipinle won ni ase bi ti ise ti Niger se wa nbe ti ijoba ipinle Oyo
0: se
1: Kwara bi won se won ijoba lati jo yi o ye ki ijoba ti o da eja lo wa asiko yi erongba ti won fi da park ohun le ti binu bi tokwa won mo ki kokuku won ti pa gbogbo awon eranko ti o nbe ninu egan o da eja nitori oro eto abo to me eje ka yonda igbo ipinle kokan eja yonda fun won lowa asiko ina koni kaluku fi mojuto
0: security
1: eto abo ipinle re amo ijoba o ti yonda e lo je ko rorun e mo pe igba ton ma ti yonda e oni kaluku amo pe ibi ti
0: to n dere
1: a le mo bon o se ma ko awon eto alabo sibe nigba ti ti ipinle Oyo ba ko awon eso alabo ti e sibe titi Kwara se be titi Niger o wa ku ona ta won agbe sumo mi agba ti won fi ma raye sose abi sise we buruku owo won ninu igbo so ijoba kere ijoba papo yonda awon igbo e fun won lati
0: sese
1: lati mojuto fun ra won si yan awon eyan to mojuto ibe so iwon ba ise iwon ba die la le
0: die lowo ijoba
1: ipinle la le ba won wi mo
0: lori awon kan yi ke kamo kule menu le oro security vote ti won gba
1: nkan ti mo cheri a menu ba
0: okay
1: ta ba menu ba se now won ni won ijoba apapo lo ni ase lo ni agbara lori e baba ni ko lo no security vote si be na ti jo ogida ti ijoba ipinle o ba ti se titi e titi Niger o ba se ti e ki la fe se akọ da gbigba ta kan nowo ohun danu na se ni
0: a ma da bi pa dawo sigbo atun
1: amo gbogbo awon senators yi awon ara awon bi ti o ye kan ti ba wa sise tipe ire iru awon se o ye kan ti mojuto apa be yen pe kan ti gbe re abado fin pe ijoba e ba wa se bayi e buwolu ele nkan bayi lo wa siko e ba wa buwolu a fe ki eyan da awon igbo yi fun awon ipinle ti oro kan ki won ti e kokon mojuto igba na la wa so pe security vote ten gba o bo le tin no kilo te je ki owo ja e ko de
0: odo
1: awon apa bibi amo la wa siko ya ti le so pe looto a le so pe apa bi kan pe won se dada mo ni ti te oro igbo tan so ro npa e a le ni kan ma na si ibi ti ise o ti ni yo
0: komo kan ma dagu wonu
1: eh
0: lori oro security
1: nkan tan so niyan
0: Ọ̀dà ẹja filẹ̀ ṣùgbọ́n mama kan pè wá lọ́sẹ̀ tó kọjá bá ní kọ́ bá ń lo ohun mama yẹn láti agbègbè àgọ́à rẹ̀ ni wọ́n ti pè lókè ogun lọ wọ́n dẹ̀ fi ẹ̀sùn ńlá kankan tí wọ́n pé kí wọ́n ṣe pé in táwọn sọ in táwọn mọ̀ ń pa ẹ̀ ni táwọn mọ̀ dáadáa ni páwọn dẹ̀ fẹ́ kán ṣèwádìí lórí ẹ̀ ẹjẹ́ ń kọ́kọ́ sọ náà kí wọ́n á bèrè pé ṣé ẹ̀ṣẹ̀ ni n tó sọ ni pé nínú àwọn àmọ̀tẹ́kùn náà nínú àwọn OPC ní apá ọ̀dọ̀ wọn lọ́hùn wọ́n dárúkọ ìsẹ́yìn wọ́n sì dárúkọ àgọ́ ààrẹ wọ́n láwọn Fulani wà nínú àwọn OPC níbẹ̀ bóyá kátó lọ sẹ́mi mọ̀ máa ní ká máa ń wá ohun ọmọ yẹn jáde wọ́n pè sórí ètò ni lọ́jọ́ Wednesday tó kọjá ni a ń sọ̀rọ̀ yẹn fún wa pé káwọn kán ṣèwádìí ní táwọn ń sọ yìí bí àgọ́ ààrẹ làwọn ti ń pè ní táwọn sì mọ̀ wọ́n náà wà lára àwọn OPC tabaníká wo ṣé akàtí ẹ̀ ń lu OPC dàbí alára gan mọ́ ní Nàìjíríà or ní Southwest ọ̀dọ̀ ṣáàtì ẹ̀ ń lu gan dàbí alára mọ́ number two bẹ̀ ni wí pé ṣé ẹ̀ṣẹ̀ ni kí Fulani darapọ̀ mọ́ wọn ẹ̀jẹ̀ ń tàrí ìbéèrè méjèèjì sọ́dọ̀ yẹn ṣáàkàtí ẹ̀ ń lò wọ́n mọ́ number one ṣé wọ́n ti ẹ̀ ṣàríjà sá wọn.
1: OPC ẹ rí i pé látìgbà tí ẹnu wọn ti kò tí wọ́n ti pín sí igun bíi egun méjì àwọn igun méjì tó bí a kì í sọ pé tí wọ́n ti pín sí igun méjì tí àwọn èèyàn fẹ́ mọ̀ jù bó tiẹ̀ jẹ́ pé lérò yìí ó dàbẹ́ ni pé wọ́n ti ju méjì lọ
0: ẹrù bẹ́ẹ̀
1: méjì ni àwa lè sọ pé a mọ̀ àmọ́ ẹmọ
0: oríṣiríṣi
1: igun ló tún ti wà òun ló fi dàbẹ́ ni wípé àwọn èèyàn ò mi ò OPC tẹ ẹ báwo ó ti ṣe díẹ̀ tẹ ti lè sọ pé ẹ gbọ́ tí gbà ṣe pé ilé tó ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ni ẹ lè sọ pé ẹ̀ṣẹ̀ tó ń gbúrò OPC díẹ̀díẹ̀ àmọ́ ṣẹ́rí OPC kí lọ́ ti ń pè kó tó di pé àwọn gómìnà ṣe ìdásílẹ̀ ìjọ
0: àwọn
1: àmọ̀tẹ́kùn ní apá gúúsù ẹ rí i pé àwọn ni wọ́n dàbí kí lọ́ ti ń pe ikọ̀ àbí kí n sọ pé kíní tán ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ààbò tó jẹ́ ti ilẹ̀
0: Yorùbá
1: ni ìyẹn tó jẹ́ local asin tí kì í ṣe pé ìjọba tẹ́ bá wù wọ́n dáadáa àwọn OPC tẹ̀sán yẹn sì ìjọba àpapọ̀ wọn ò fi taratara dá wọn mọ̀ bí wọn ṣe fẹ́ buwọ́lu ti
0: àmọ̀tẹ́kùn
1: torí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ náà ni so OPC gan ẹ̀ rí i pé kì í ṣe pé bóyá wọ́n fi taratara lò wọ́n mọ́ ṣé nǹkan tí mò ń sòye ń sìn ní ti wípé ṣó yẹ kí ẹ̀yà míì kó darapọ̀ níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ti nǹkan tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹ̀wọ̀n tí èdè wa yéra wa òhun ló yẹ kí ẹ torí pé ètò ààbò tá à ń sọ ti èyí tó ní ṣe pẹ̀lú ti gúúsù ni so ẹni tí èdè wa tó yéra ọ̀rọ̀ Yorùbá là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé nǹkan tí mo sọ ti yẹn ń sìn tá a bá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ṣé irú nǹkan tá à ń ṣe yẹn ń sìn ṣé àrí bí ẹni pé tó bá di pé wọ́n fẹ́ mú bóyá owó fẹ́ tẹ ìkan nínú àwọn ọmọ ìyá tí àwọn tí wọ́n ní wọ́n darapọ̀ mọ́ OPC yẹn ṣé wọn ò mọ̀ pé ó lè fi bí ó ṣe fèdè bá wọn sọ àti ibi tí ó sì bá wọn sọ ẹ̀yìn ò lè mọ̀ ẹ lè mọ̀ òun lèmi ò fi rí bí ẹni pé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kí ẹ̀yà míì kò yẹ kí wọ́n fi àyè gbà láti darapọ̀ mọ́ OPC.
0: sọ wá fẹ́ pè fáwọn tí ọ̀rọ̀ kan kí wọ́n bá wa ṣèwádìí lórí ọ̀rọ̀
1: ó yẹ kí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ yìí ó yẹ kí wọ́n ṣèwádìí ẹ̀ torí pé ìyá tó láyé nǹkan táwọn mọ̀ làwọn sọ yìí kí èèyàn tó lè pè kó tó ó yẹ kí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún dáadáa tori pe awon na si opc ohun jade pe ki joba kon satileyin fa awon awon wo nu gbo awon lo ngba te ba wa wo nu gbo to ye pe looto
0: awon ma paro sabe
1: ewan gbika so bo lati se ru e iru esi wo gogan la ro bi a ma ri because funra wa ati
0: ati shidi le
1: ati chi so

0: ìnáwó àtàwọn nǹkan kan àtàwọn nǹkan kan àti ìgbà wọn náà sì ti ṣàlàyé ọrọ pírójẹ́ẹ̀tì yìí wọn ni ta bá ní àwò ti tójọ mẹta cctv project anáfẹsẹ sàbújá nígbà tí wàhálà àbújá náà pọ lọtún lọsì lóríṣiríṣi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ètò ìnáwó àbírú àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ṣé kì í máa dàbí gbígbà péèyàn kàn fi owó àbúṣàbù lálejò.
1: Ṣeré ó kọ̀ jẹ́ pé tá a bá sọ àwọn nǹkan míì ọ̀tọ̀ ni ojú àti ojú táwọn èèyàn fi wò àti etí tẹ́lòmí a fi gbọ́ ṣé ó ṣẹ̀ṣẹ̀ nídìí kí àjọ serap máa ṣẹ̀ṣẹ̀ máa sọkúnjọba àpapọ̀ pé ta ni àwọn agbaṣẹ́ṣe tí ẹgbẹ́ṣẹ́ fún níbi tí àkóyawọ́ bá wà ó yẹ kí ìjọba àpapọ̀ gan ti kán jẹ́ kọ́mọ nàìjíríà mọ̀ agbaṣẹ́ṣe tí
0: agbẹ́ṣẹ́
1: ọ̀hún fún rèé
0: tí ò bá ti ṣe dáadáa
1: ìyẹn ìdílé ibi tí kì í dèrè ibi tó ṣe dèrè ọjọ́ báyìí la sọ fún yín pé la fún láti jẹ́ kí iṣẹ́ náà parí ọjọ́ báyìí lòun sọ wípé
0: yóò parí
1: tó bá ti wá ń fẹ́ máa dàbí pé ọjọ́ náà ń súnmọ́ àbí yóò kọjá ọjọ́ náà tí
0: àṣèrojú
1: àárẹ̀
0: òkúta sọmọ́
1: kódà kí àjọ kájọ tó lè bọ́ síta ó yẹ kí ìjọba gan ti jẹ́ àmọ̀ pé ó dà ibi ọ̀rọ̀ dé dúró rè o bó la ṣe máa mú owó ìlú pé a fẹ́ fi ṣe àwọn iṣẹ́ àkànṣe báyìí at the end of the day tá à ní mọ ibi tí
0: owó wọgbó lọ
1: gbogbo ẹ̀ kẹ́ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á tún dàbàrú ẹ̀ a máa dàbí a tún di pé wọ́n ti yan ẹlòmíì ẹni báyìí dẹ̀ ni kinní kan dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ báyìí òun ni yóò tún máa tẹ̀síwájú nígbà tí gbogbo eléyìí ìfowósòfò ìbànúwó lọ́nà tí ò
0: nígbà
1: takọ̀ ń dáwó nù ni ìgbà ọlọ́run á ràn wá lọ́wọ́
0: ká tún fi kọ́lọ̀
1: lọ́rùn ọlọ́run ràn wá lọ́wọ́ torí pé ṣẹ́mọ̀ kí gbogbo ọ̀rọ̀ wa nàìjíríà ta bá sọ pé nígbà ta bá ní a ràn ra wa lọ́wọ́ a ṣàwọn nǹkan báyìí àwọn ẹlòmíì etí tí wọ́n fi gbọ́ yóò yà yín lẹ́nu.
0: Ẹ jẹ́ ké sí ncdc náà bá ṣe ń kú lórí ọ̀rọ̀ serap àti cctv project ncdc lórí ọ̀rọ̀ ebola bola se be won ebola o tun gbodo jamo
1: te ba gbagbe lose to ose meji seyin abi igbawo ni royin e jade lati sona lori eto yi pe ki ajo ncdc ki won tete gbogbo ajo gbogbo ajo ti oro ba kan
0: ti won jo ko won sise
1: oro eleto ilera yi ki won tete gbegbese gbogbo seri o ma ndu mi pe ti nkan ba ti sele ni nigeria ta wa wọn kì í tètè gbégbé kò yé mi irú kò yé mi bóyá ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ bóyá wà la ṣèrà wa bẹ́ẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbogbo àwọn àjọ tí ọ̀rọ̀ kan yìí kódà kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa ké sí wọn àwọn gan ló yẹ kó sọ pé ó da àti àwọn ìgbésẹ̀ báyìí láti gbé o bá ti ṣe ń gbọ́ pé ó ti ṣẹlẹ̀ ní angola ó ti ṣẹlẹ̀ ní
0: DR Congo
1: àti gbégbèsẹ̀ báyìí láti fi láti má jẹ́ kí àrùn ebola kí ó tún rápáláwọ
0: orílẹ̀-èdè
1: nàìjíríà
0: torí pẹ̀lú tá a wà yìí ìgbẹ́mọ̀ kínní kan bá tún wá lọ lóun fẹ́ rápáláwọ ọ̀dọ̀ wa
1: yìí ẹ wo gbogbo so kò yẹ kí a ṣẹ̀ṣẹ̀ máa ké sí wọn kò yẹ ká ẹ̀ṣẹ̀ ké sí àjọ ncdc kan tó mọ̀ pé ìgbésẹ̀ yìí ní kọ́mọ́n kíá òun ló yẹ káwọn
0: ṣiṣẹ́
1: lé lórí
0: kan dákun
1: kan jọ kan má jẹ kí kinní èyí ti ọdún 2020 ṣé kò ti máa ọdún mẹ́fà sẹ́yìn báyìí ìyẹn gan àìmọye àwọn okòwò
0: àtàwọn
1: èèyàn tí ok corona nìyẹn ebola bẹ́ẹ̀ ni
0: ebola
1: tẹ̀tí ebola ló kọ́kọ́ wá tí wọ́n máa ṣe tẹ́ bá ti ṣe kinní kan ẹmu ẹbomi sí kinní kan kẹ́kọ̀ọ́ kọ́ ló ń jọ kó orílẹ̀-èdè yìí kán ṣàjọ kájọ ncdc jọ kí wọ́n
0: tètè
1: kán tètè gbégbèsẹ̀ lórí ẹ̀ kó má tún jẹ́ pé nígbà tí yẹn náà bá tún wá ń gbẹ̀mí awon eyan lopo lopo a ti wa se ma so
0: to ba to ra pa a to ma ya owo
1: a ti ma ya owo soto
0: obitibiti owo
1: o si ba ye be se ton tun ni ya wa obitibiti billion soto lati ti gbo
0: billion
1: ko le je mil o ye ke mo pe billion ni
0: billion
1: ohun ni la fi
0: eja awon iyawo awon sojo ti a pe won ni won mu won fun idite gbajoba pon won gbianju e tempted awon iyawo won ti wa bere sin lagu ekilo pe be ba come e ma convict won without evidence she evidence as how abi
1: sheri ile ejo na ile ejo ni da ejo
0: se le ejo awon high court nkan kan wa ina la
1: ti won ile won gbe won lo to won na ni pe kan gbe won lo si ile ejo won foju bale ejo pe kini won si letter na lati bere ki le ri te ni kini e ri ti ijoba ni ti won fi wo pe o da
0: awon yi won je bi esun yi ti se mo fe paro mo
1: won beni won ni lo ati mu eri ijoba na won ijoba na meri won meri dele ejo
0: wa salaye
1: e mo pe ofin ofin na ko ofin o se kina tin pe awon ko da ni ile ejo gan wa bere lowo ijoba wa bere lowo agbejoro ijoba kini kile ri te ni e ko awon eri yin wa so awon na ko eri lo dodon ni kon ko eri jade pe eri ta rire ta fi mo pe awon ara bi ilu to won fe dite gbajoba
0: joba awon iyawo won ni akora jopo
1: dodon o da bo se o da bi won se so ijoba na awon na ni lo sile ejo lai
0: lai won eri jade
1: eri jade
0: sawon kan le dite gbajoba mo sa se nilo dite gbajoba mo Nigeria
1: ah nilo e ki nse nkan to ye ka ma gbadura fun
0: ah fe rara
1: ko da ki nse nkan to da wi pe ki awon kan a dite gbajoba bi igba ton fe da wa pada si
0: soko wa adapo ma da wa pada
1: bi igba ton fe da wa pada ni oni ko fi ki nse nkan to da
0: eje adoke lo ka se mi mo baba ti pada de odo awon mo Nigeria on la pada bo eyin ko yi omo Nigeria akiyin e ku kale